0: mẹ́fàjó.
1: Ìtì ìwìnyọ́ All Radio. Ìtì ìwìnyọ́ All Radio. Ìtì ìwìnyọ́ All Radio.